òní sá ẹnìkọ̀kan wa lẹ́sẹ̀ adélé bá rin àrìnàkúrẹ́ àtàjèrè fún gbogbo àwọn lọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún 2024. Mo kí ń pẹ́ ẹ kú dédé wò yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn lílá tá a mọ̀ sí fraternité tó ń wá ṣe àlàyé lórí ìbútekọ̀ ilé iṣẹ́ àwọn ìrìnsẹ̀ àtúnṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ètò ìfawówálé àwọn ohun ìní ọ jẹ́ ohun pàtàkì tó ń bẹ nínú èyí tá a mọ̀ sí ibùdó ìgranukwe ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ọjọ́ kejì ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ọdún 2023 ilẹ̀ Benin pẹ̀lú Mauritani ti jẹ́ àwọn ìrìnsẹ̀ àtúnṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ètò ìfawówálé àwọn ohun ìní ọ jẹ́ ohun pàtàkì tó ń bẹ nínú èyí tá a mọ̀ sí ibùdó ìgranukwe ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ọjọ́ kejì ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ọdún 2023 ilẹ̀ Benin pẹ̀lú Mauritani ti jẹ́ àwọn ìrìnsẹ̀ àtúnṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ètò ìfawówálé àwọn ohun ìní ọ jẹ́ ohun pàtàkì tó ń bẹ nínú èyí tá a mọ̀ sí ibùdó ìgranukwe ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ọjọ́ kejì ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ọdún 2023 ilẹ̀ Benin pẹ̀lú Mauritani ti jẹ́ àwọn ìrìnsẹ̀ àtúnṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ètò ìfawówálé àwọn ohun ìní ọ jẹ́ ohun pàtàkì tó ń bẹ nínú èyí tá a mọ̀ sí ibùdó ìgranukwe ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ọjọ́ kejì ti bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ti ọdún 2023 ilẹ̀ Benin pẹ̀lú Mauritani ti jọ tá a mọ̀ sí CDAO àwọn aṣòfin ilẹ̀ Benin bíi mẹ́ta ni wọ́n ti kópa nínú ohun tí wọ́n náwó sókè ìwé ìròyìn tá a mọ̀ sí Labusol ó ń ṣàlàyé lórí ètò òṣèlú lápapọ̀ fún ìdarapọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tá a mọ̀ sí Le Democrat fawọ́ fún ìtẹ̀síwájú ìjọba orílẹ̀-èdè wa gbogbo àwọn olùgbọ́ mi ọ̀hún jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn kan tá a mọ̀ sí Labusol ojúlé tí ń bójútó ètò iná mọ̀nàmọ́ná tá a mọ̀ sí SB pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbẹ́gbẹ́lẹ̀ ni wọn ò ní rí iná lò ní ọjọ́ ìní tí ń sọjọ́ ìṣẹ́gun wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo lọ fà ní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yín ọ̀hún jùlọ tá a mọ̀ sí Michel Dosumu Aremu ọmọ Asenju mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlá.

ẹṣeun ẹka san gbogbo ẹyin ti ẹ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtì ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tàmọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún ẹgbà ó dín mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́rìndínlọ́gbọ̀n mọ́kín pé ẹkú àsìkò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń lé aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni ojúlé ṣe wá ọmọ yín àbúrò yín tàmọ̀ sí michelle dosunmu ní orúkọ mi arábìnrin àti tàmọ̀ sí melody àwọn ni wọ́n bẹ̀ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò mélòó kan tí mo láǹfààní láti fi tó a ní etí ní àṣà ìtọ́jọ́ ètè ní àwọn wọ̀nyí àwọn ọlọ́pàá jẹ́ aṣọ́gbó dẹ̀rọ̀ wọ́n mú àwọn ọta ìbọn bíi 1000 nílùú paraku nípínlẹ̀ kejì a ó ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ jẹ́ àwọn kan tí àwọn alọ́lọ́wọ́ gbà wọ́n lọ fọ́ ṣọ́ọ̀bù wọn ní wẹ̀dú lọ́hùn ní kútọ́nu wọn rí àwọn èlòmélòó kan tí wọ́n jí gbé tí a ó ṣe àlàyé bákan náà lórí rẹ̀ ọ̀dọ́ kan bí ọdún 20 wọn dá lẹ́jọ́ ní àfin ilé ìdájọ́ látàmọ̀ sí creator tí yóò gbé ní lẹ́wọ̀n fún ọdún 10 ohun tó ṣe ní ṣàìgbọ́ bákan náà ni lórí pé àwọn kẹ̀kẹ́ pupù tí wọ́n máa sáré kọjá wọ́n máa mú wọn ní àsìkò yìí yẹ ọ̀kan lárin àwọn tí wọ́n ń kọ́ ni ní ọkọ̀ tí a mọ̀ sí monitor ó ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ bí ayé bá gbà wá ṣàlàyé lórí èrè tó ń bẹ nínú àwọn ibùdó táǹpẹ̀ ní pole tí olóde benin wọ́n fi lélẹ̀ ní àsìkò yìí àwọn lọ nípa àwọn wọ̀nyí wọ́n ní àwọn ìlànà àwọn orin ìtafẹ́ lọ nípa rẹ̀ jẹ́ ẹ bá wa lọ ó ti yá o. mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní jẹ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọ́n sí àwọn ọlọ́pàá aṣọ́gbó dẹ̀rọ̀ wọ́n kù tí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe tó àti bí ó ṣe yẹ ní ìpínlẹ̀ kejì tìlú paraku ní ọjọ́ àná ti ń ṣe ọjọ́ ajé ni wọ́n mú àwọn kan tó jẹ́ pé wọ́n fẹ̀sọ̀ sùn ní gẹ́gẹ́ bí ìgbésẹ̀ wọn tí wọ́n gbé yìí wọ́n ní wọn ò rídìí rẹ̀ yẹlẹ́ nígbà tí wọ́n dá wọn dúró wọ́n rí pé ọta ìbọn ni wọ́n rù gẹ́gẹ́ bí wọ́n lọ bí 1000 ọta ìbọn tí wọ́n gbà lọ́dọ̀ àwọn wọ̀nyí ni tí wọ́n dì ní orí ẹ́ńjìnì kan tí a mọ̀ sí bajaj jẹ́ nínú àwọn ètò náà ẹni tí ó ní ẹrù yìí òun wá sá tí ó fi ẹ́ńjìnì rẹ̀ tí a mọ̀ sí dayan tó fi sílẹ̀ ṣùgbọ́n ọ̀kan láàrin wọn tí ó wà nínú ẹgbẹ́ yìí wọ́n ní ọwọ́ ti tẹ̀ ní tọ̀hún tí wọn yóò fi lé àwọn adájọ́ ní ọwọ́ kí wọ́n wádìí bó ṣe tó àti bí ó ṣe yẹ ibi tí ọta ìbọn náà kúrò ibo ló ń lọ kí wọ́n fẹ́ fi ṣe jẹ́ òun láti ṣe ìwádìí bó ṣe tó àti bí ó ṣe yẹ tí a láti fi tó wa ní etí ẹbí àwọn ètò ọ̀dọ́ kan àbí àwọn tó jẹ́ pé wọ́n ń bẹ ní ìlú kútọ́nu ní wẹ̀dó lọ́hùn ní ṣọ́ọ̀bù wọn àwọn olè wọ́n lọ jà wọ́n tó jẹ́ pé wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù lọ lọ́wọ́ wọn jẹ́ nínú àwọn ètò náà àwọn ọlọ́pàá aṣọ́gbodò ti tọgbá ní àbómẹ̀ kálávì wọ́n ni wọ́n ba àwọn wọ̀nyí tó jẹ́ pé wọ́n wá pe àwọn tí wọ́n pé wọ́n fọ́ ṣọ́ọ̀bù wọn pé kí wọ́n wá wo àwọn ẹrù tí wọ́n mú lọ́dọ̀ àwọn olè yìí bóyá ẹrù wọn bẹ nínú rẹ̀ jẹ́ ìyá náà pẹ̀lú ọkùnrin náà ọkùnrin yìí wọ́n sáré lọ ní tọgbá lọ́hùn ní àbómẹ̀ kálávì lọ́dọ̀ àwọn ọlọ́pàá nítorí ó ṣe lálàyé pé lẹ́yìngbà tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n kó ṣọ́ọ̀bù tí òun lọ lọ́dọ̀ àwọn ọlọ́pàá ti wẹdó láti fi ẹ̀sùn sùn wọ́n ṣùgbọ́n ní àsìkò yìí wọ́n wá pé òun ní tọgbá ní àbómẹ̀ kálávì pé àwọn mú àwọn olèmélòó kan pẹ̀lú àwọn ẹrù kọ́ wá wo bóyá àwọn ẹrù náà ń bẹ nínú rẹ̀ ó lẹ́yìn ìgbà tí òun débẹ̀ òun sì rí àwọn aṣọ tí wọ́n jí lọ́dọ̀ tí òun pẹ̀lú àwọn ọtí wọ́n rí àwọn ibùsùn táǹpẹ̀ ní màtìlà bẹ́ẹ̀ lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n jí nítòótọ́ wọn ò rí gbogbo rẹ̀ gbà ṣùgbọ́n wọ́n rí mélòó kan tí wọ́n rí gbé wá àwọn wọ̀nyí wọn láwọn fawọ́ fún àwọn ọlọ́pàá aṣọ́gbó fún iṣẹ́ rere tí wọ́n ń ṣe fún ìrọ̀rùn àwọn ará ìlú pé àwọn fawọ́ fún wọn gidigidi gẹ́gẹ́ bí ohun tá a rí wá látẹnu arábìnrin yìí tó jẹ́ pé wọ́n jí àwọn ẹrù rẹ̀ ní ṣọ́ọ̀bù rẹ̀ ṣùgbọ́n mélòó kan ọwọ́ tẹwọ́ rẹ̀ nípa ìtẹ̀síwájú àní ìyára àwọn ọlọ́pàá àbúgbò tí a mọ̀ sí tọgbá ní àbúmẹ̀ kálávì lọ́hùn nínú ìtẹ̀síwájú wa jẹ́ ọ̀dọ́ kan tí ọ̀dàchigi eléyìí ṣẹlẹ̀ ní ojúmọ́ 23 oṣù keje ọdún 2023 tí a wà yìí gẹ́gẹ́ bí ohun tá a rí gbọ́ látẹnu arábìnrin táwọn sí floor jìnú jẹ́ ó ṣẹlẹ̀ ní gbẹ́gbẹ́lẹ̀ kandi ní eléyìí ṣẹlẹ̀ ọ̀dọ́kọ̀rin yìí tó lọ bí ọdún 20 ọ̀dàchigi lára ọmọ ọdún 11 ọ̀dọ́bìnrin ọmọ ọdún 11 ní gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ ni pé ọ̀dọ́kọ̀rin yìí ọwà lọ́dọ̀ rẹ̀ ní ìwọ̀n aago 11 òru ló ṣe lálàyé fún ẹni tọ̀hún fún arábìnrin kékeré yìí pé ìyá ńlá ẹ̀ ń wá
je ki o tele ohun wa ni odo ya nla yen igba ti won de ninu ile ugbe ni ugbe lori engine re o wa gbe de ninu re lo wa mu aso to fa o fi bo enu arabirin kekere yi lo wa di ese re di gbogbo owo re patapata lo ba asun nipa nipa je o wa te arakorin yi won mu je won fi le awon adajo ni owo nisin bayi won wa da lejo ti yo gbe ni lewon fun odun mewa gbako yo san owo bi egbarun apo owo le fase di ki o to jade arabirin wa flo jinu to je okan larin awon olodari ile ise ti moju to awon eto awon obirin o se lalaye ni asiko pe irufe wa baun ni je ofin ko gba laye o ye ki asora si irufe awon baba un ni ki a ma ba bo sowo awon losha awon olopa abi awon adajo yo je nkan ti o buruju pe ki a ma se sekuse ladode awon obirin ki a fi won sile ki won je ki won te soju lori ohun ti won se gege bi eko won je oruko arakore na ti won dalejo ti o dachi gi oruko re ni Idrisu Sale Salifu Muhammad tan pe ni Zanga ni gbegbele kandi lohun je won ti dalejo ti o se odun mewa ni lewon gbako yo so wo egbarun apo wo le fase ki o to jade gege bi ohun tari bo latenu arabirin ta mo si flo jinu to je okan larin awon olodari ajo tin boju to eto eto awon obirin ni olede wa ninu itesiwaju wa je na ni saimo awon olopa so gbodo ni pataki ijoba olede bene won fe fi lana si awon ki won gu awon keke pupu tun sari tete idi ni ti won ra ero nla yen ti an pe ni rada lati ma wo gege bi o sin sari gba lori titi je won ti gbede baba sare ju won ti won na ti se lo awon olopa won ni wo ba o ti o san wo bi apo marun je nigba ti eleyi ta si wa ni eti a si wa pe okan larin awon ti won ko ni oko arako ni wa Xavier Torozin ti o nko ni ni oko tutu bawo lo se ri igbese na gba ohun ni igbese daada nitori pe eleyi o ti e ti wa ni ofin ki se ini lati igba pipe ni sugbon won wa fi sinu awon eto lati mu ise ni pe ninu awon eto oko tutu agbenu bi o baba ni ori engine agbenu ju ohun na lo bi mose ogota 60 km agbenu lo lori engine bi o ba koja eleyi ni arin ilu ki o mo daju pe o tin koja yi renu je yo te mu je ki eto ifarapa lotun lesu tun waye ni gbegbele wa yo dikun tori pe opo ni won mo bi won se tole awon ilana ori titi tan pe ni code o ye ki won ni yara ki mo baba sare tete lori awon engine o je nkan ti o ma nfa opolopo awon ijamba je awon si wa o ni awon dupe lowo awon olopa ni pataki julo awon ti won se awon lori ile wa o dupe lowo eni wa won bi lo tin se aro lede wa dai pelu awon igile yin ogba re fun igbese yi ti won gbede lati mu gbogbo awon keke pupu ti won ma sare koja ire won nare ilu ki awon ifarapa ki o le dikun bi o se to ati bi o se ye lo je ohun ti aribo latenu alagba wa Xavier Torozin to je okan larin awon oluko awon oko tutu ni ilu Parakumbi lati lo si bi ipari awon iroyin yi je ni ojumo geta le ni ogun osu owewe ta wa yi ni ijoba olode wa ni pataki are olode Romi Adiwada pelu ijoba re won pe awon gomina awon ajenle pelu awon oludari awon ilese kokan lati fi tumo ni etini asiko pe won o fi ibule bi mefa gunle ni olode wa ti o ma se imojuto eto ifawole abi dagbasoke awon gbegbele je bawo ni o se rigba eleyi je nkan ti o dara poju gege bi ohun tari gbo latenu enu tin se akowe agba afin are olode enu wa mo bi lo Aristide Jijoho oni eleyi lati je mu je ki gbogbo awon gbegbele le ri ere re je ni waju awon ara ilu gbogbo ohun to tin gba o tin sele ibale se nipa eto won ogbinrin abi nito ki ako ori awon titi abi ki a da awon ile ise sile ni gbogbo awon ibudo kokan lati je ki awon don le ri ma le ri se ati dagbasoke won ogbin je ni eleyi won fi da sile o je ohun kan ti agbona moju to gidigidi eni won mo bi lo Rumi Adiwada tin se are olode wa ona wa gba oro so ni o ye ki idagbasoke ba le wa ni olode wa ni pataki ni awon gbegbele gbogbo awon ti a ni ki a ma gbajo ki a so di ododo fun idagbasoke gbegbele yi pe awon to je pe won se awon alase ibale je awon lori ile ni abi ba abi awon alase ijoba ni ti won wa ni gbegbele kan ti awon ara gbegbele won ti e ri won ri won won ko le nibe won soko nibe won si nkan kan ni gbegbele yi
oni awon ti ayan tan pe ni delegate yi won ma se mojuto won bi a ba ri ru eni bauni ti ko ba se dawa soke ni gbegbele re ki won wi fun ohun ohun na ohun yo fi ojumo ohun yo mojuto ohun na ki gbogbo won patapata eni kokan ki o le sise fun dagba soke gbegbele re fun lo siwaju gbegbele ya ti olede lo je ohun ti a ri gbo latenu eni wa mojulo ti a mo si romi adiwada tin si are olede wa ibi ni awomu awon oyin tojo ti ni gunle mo kin pe ku asiko wa ye ni asiko yi mo soro lori ota ibun ti won mu ni ojo ana ni pinle keji to lo bi egbarun meta je won mu won ni ojo ana awon lopa so bo de ipinle keji ni won se ise lala yi bakan na awon shobu ti won fo ni wedo lohun ni gbegbele ku tonu awon lopa won ni won ba awon mi lokan ti awon ti won ni shobu yi won lo gba awon erun mi lokan ti won lodo won asala iba kan na lori odo ko ni kan to dasigi lara odo birin ti lo bi odun mokunla ti yo gbe ni ile won fun odun mewa ti o san egbarun apo wo le fase afi to ani eti eyi ti se ojuwoye si iwere sisa lori awon engine ti awon lopa fe lati ma mu okan lari awon oluko ojule eko ituko o so ohun odun okan re bi o se to ati bi o se ye eyi to wa kenyan awon iroyin ti asan ojo yi ni ono je awon ibudu mefa ti a fi lele ni olede wa imojuto re ati dagbasoke ohun to je anfani re afi to wa ni eti won ni awon ilana awon ibita fo nipa re mo kin pe ku asiko yi oruko mi omo yin aburo yin ta mo si Michel Dosumo arabin wa ti a mo si Melody awon ni won be ni urero ti o je ki e ma ri wa gbo mo kin pe ku igbo wa ire ata yin ko ma ba wa gbe ipade wa ni ale ni agumesan koja iseju midogun won dagbere fun wa pe o digbadie

yọ tó ẹ kó jẹ nọtí ìjẹsìn ẹ nílí ẹgbẹ tọlẹlì ẹ mẹbi kó mọ lọ alọ pé wọn àti yọ tó ẹ kó jẹ àsì ètò ẹkú bọ fóònù gbẹ tọlẹdọ jìyàn fi yé nẹ ọ àpẹjọ tán mi ka ó mọ àsì ẹ.

ẹni kọtàn tọrọ mi tọ sún mẹ mi bí yọyọ gígo ẹna inú mi gbọpọlọpọ mi tàn hún sun dábẹ ẹna mi mize ká kẹna ìgò ká mize gò ọgò ẹna ìgò mize ń dẹbò nábúlọ mi abúlọpọlọ yẹ ipò àkímẹyàna yà ànàmọ sábúlẹ àmọ họ ganjí pímẹyà àzọdẹ wa tọ ẹ àwọn àzọwà kọ ẹna wa ọvìnádù wàsínádù bọkọtàn sáà nádùrò pé ẹná chẹnu mi hún sún ọlá tán fífa wọn ni wọn ìzózó dé yàgò ìzọ gabọ wàmí kan gbèdé pọn wa òun àwà jíjẹ wọn jìnnà yín àmàkọ ẹlẹ́nsẹ́ tó gun àlùká tó jẹ àwọn èmi asẹlẹ jìnnà wọn tọ tómi tọ́ ẹná chẹnu mi hún ha ẹná mi asẹlẹ àkóló zagbe gan ọmọdé gẹ́nẹ́ mẹ́rọ kúrọ nùwẹ̀ kẹtẹ rádíò fa tètè tán mina yìí kórókósí àgbàsá mùnà tó jí mi jí àsùnú pọ́ọ́dọ́ mina sí kúlákẹ́ ndéwó máa máa nù yẹn ká mi

ẹni ìbà fún ọlọ́run ọba lókè ọba tó dáa yá tí ọ̀run mọ́ sí ìbá gbogbo àwọn àgbà ọlọ́run ọba lókè ọba aláwọ̀ àbí wọn kí gbogbo apátápátá pé àkó ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tàmọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún ẹgbàá ò lè méjìdínlọ́gbọ̀n mú kí pé ẹkú ti dé wòye ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú mọ́kànlélógún ní ojú iṣẹ́ wa ọmọ yín àbúrò yín tàmọ̀ sí ẹ̀rẹ̀mọ̀ mọ̀sánjú ni orúkọ mi yẹ àwọn olùrànlọ́wọ́ nínú olórin àtàtì ń bá bọ̀ láti jẹ́ kí mo ta fẹ́ fi sórí àtẹ̀ tí a máa bá a lọ.

lẹ́ni òtítọ́ ló jẹ́ pàtàkì ló ṣe kókó aké gbogbo àpátápátá ní ọjọ́ ẹtì ní ẹ má bínú sí wa pẹ̀lú ẹni tí a fẹ́ sí àwọn ètò yìí wọ́n ní ìdìwọ́ kọ́ díẹ̀ tí ó jẹ́ pé wọn ò lè bá wa tí wọ́n pè wá ní pàjáwìrì ní àsìkò ọlọ́run màlókè kò jẹ́ kí ọjẹ́ láyọ̀ àti àlàáfíà ní ọjọ́ tó kọjá lọ́hùn-ún tí ṣe ọjọ́rú tí a ṣe àwọn ètò nípa àwọn eré tá a máa fi jẹ àwọn ẹbù ìyá wa tí wọ́n jẹ ẹbù náà rí mo ní ojúlé sí wa kí wọ́n gba ẹbù yìí bí wọ́n bá ń bẹ ní etí gbọ̀ wá kí wọ́n pè wá wọlé bàbá di ọjọ́ ọ̀la kí wọ́n wá gba ẹbù wọn ní ojúlé sẹ́yìí jẹ́ ìyá wa tí ẹ bá ń gbọ́ wa tí ẹ jẹ ẹbù ní lórí eré tá a ṣe kọjá jẹ́ kí ẹ wá ní ọjọ́ ọ̀la kí ẹ pè wá wọlé kí ẹ wá gba ẹbù yín torí pé ààrẹ tí ní ọjọ́ yìí àárí yín ọ̀dà fún gbogbo ẹ̀yìn tí ẹ fẹ́ kí ẹni méjì àbí mẹ́ta a fún yín láyè lórí àwọn ẹ̀rọ wa tí a mọ̀ sí 0144-20-44-44 àbí 0145-46-00 0145-46-00 lẹ́fì dá sí tò wa ó dáa jẹ́ a ó máa tẹ̀síwájú.

0: lórí.
1: Olólùfẹ́ tó ń pè lótò wẹ́ kálẹ́ o. Bàbá wa Vincent Akọ́nu.
2: Títí lọ́pẹ́ ni.
1: Àti títí lọ́pẹ́ tòlátòlá.
2: Ẹ kú òde.
1: Ẹ kọjọ́ mẹ́ta.
2: Ọ̀pẹ̀ni Fọ́lọ́hún.
1: Oo.
2: Àwọn ìkíyàn ni ẹ kú ètò.
1: Ẹ ṣeun.
2: Náà ń gbọ́ gbàfà.
1: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
2: Ṣáṣe sí oníbàjẹ́ o.
1: Ìyá aláta ń kọ́.
2: Wọ́n wà dáadáa.
1: Ó dáa bá wa kí wọn.
2: Lórí ìwà díẹ̀.
1: Bàbá dọjọ́ ọjọ́ bọ̀ ọyẹ kẹtọrọ àwo.
2: Ọ̀dà kò sí ìyọnu.
1: Wọ́n jẹ́
2: nìyí. Ẹ̀sìn ìfún mi ń ṣe dépò fún yín.
1: Ọ̀dà ẹ ṣeun. Títí lọ́pẹ́ tòlátòlá adúpẹ́ lọ́wọ́ yín ó dìgbà díẹ̀.

0: bẹ́ẹ̀ni mo ma fásikò yìí tí mo fi kí gbogbo àwọn ọmọ yìí tí wọ́n sì bọ̀ wá àwọn ètò yìí mo kí wọn pé wọn kú dédé wòyí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí bàbá wa àwọn jùlọ ètí amórúkọ wọn sí alhaji agari musa kí wọn nígbà yìí bàbá wa olùfẹsàn tí mo jẹ olùdarí ojúlé ẹkọ adání tamọ sílẹ zasure lókè ọdàmà bí olùgbanilọhùn a kí wọn ni wọn gbàgbé gbogbo ẹyin tí ẹ ń ṣètò bá wa ní gbogbo àwọn ọjọ bàbá wa jẹ akin o pé ẹkú àsìkò wa ẹ jẹ kí a gbọ olólùfẹ kan tí ń pè lórí tòwá kálẹ o bàbá wa kí lorúkọ wa.
1: Àpàdé Màṣúlẹ̀.
0: Bàbá Màṣúlẹ̀ àpàdé ọ̀gá àwọn ilé ìṣúgọ́nu.
1: Ẹkú ètò.
0: Ẹkú ọjọ́ mẹ́ta.
1: Ọ̀kẹ́ pẹ̀lú.
0: Ó dáa. Ẹ fẹ́ kí ẹni méjà mẹ́ta.
1: Ẹ mọ̀ ní kí n tí wá ní.
0: Ó dáa ẹ ṣeun.
1: Mo ti gbóhùn ọpẹ́ èyí ni mo wọlé.
0: Ẹ ṣeun bàbá wa Màṣúlẹ̀ àpàdé. Adúpẹ́. Títí lọpẹ́ ò ń gbọ́ yín ọkọ̀ ìyá aláta. Wọ́n ti lọta lọ́ọ̀kan bẹ̀. Ẹ dà wọ́n gọ́ yìí. Ẹ ṣeun bàbá wa àpàdé Màṣúlẹ̀ ẹ̀kú ọjọ́ mẹ́ta. Ẹ ṣeun ẹ̀kú àyè sí. Ó dìgbà.

0: olólùfẹ́ tí wọ́n ń pèrò ẹ̀kalẹ́ o.
1: Àlàáfíà fún yín o.
0: Àlàáfíà fẹni tó ń bọ̀ yà wá tipa kọ́nu.
1: Àtipa ni.
0: Fidelia.
1: Ẹ kálẹ̀ o.
0: Ẹ máa kú ọjọ́ mẹ́ta.
1: Ọ̀sẹ̀ pẹ̀lú àpò
0: òjò. Ó ṣé òjò ọba àwọn oúnjẹ lọ́dọ̀ wa.
1: Ìpọ́lọ́wọ́ ọlọ́run kò bá ké jẹ́.
0: Ẹ ṣeun.
1: Orí pàbí kò lè kí ẹ ní.
0: Àdúpẹ́ lọ́wọ́ yín yà wá tipa.
1: Ọ̀ọ́.
0: Ẹ ṣeun. Ẹ fẹ́ kẹ́ni méjì àbí ẹ fi sí ọjọ́ àbámẹ́ta.
1: Dàgbé.
0: Mo ní ta làwọn tẹ fẹ́ kí.
1: À dàpọ̀ mo fi ẹ̀ka wí.
0: Mo dá yín lóhùn.
1: Mo tún jèlé ráàyè.
0: Mo ń gbọ́ yín.
1: Mo tún gbogbo ilé àwẹ̀ àlàyé.
0: Ẹ ṣeun.
1: Ẹ mọ̀ kí ilé mọ̀ ń dá.
0: Àdúpẹ́ lọ́wọ́ yín o.
1: Mo tó kí ilé papọ̀.
0: Ó dáa.
1: Ádọ̀lá.
0: Yà Fidélé à.
1: Naam.
0: Ẹ kú àyẹ sí.
1: Ooo
0: Adola. Bábadọ̀jọ́ ọjọ́ àbámẹ́ta tí a ń tọrọ àwo kẹ́ rí ẹnìkejì mi ṣẹlẹ̀ kẹ́ tọrọ àwo.
1: Ọ̀dà
0: kúkú ọ̀dà. Fún àwọn tẹ gbàgbé.
1: Ọ̀dà.
0: Ọ̀dọ̀là.
1: Ọ̀dà.
0: Ẹ ṣeun.

0: olólùfẹ́ tí wọ́n ń pè ló tó ẹ̀ka alẹ́ o bàbá bàbá agbóhùn sókè dẹ́ kí lórúkọ wa títúlẹ̀ pẹ́ tó padà bọ̀.
1: Wọ́n padà sí bàbá wa àpàdó màsílà.
0: O ti ń dá ẹ lóhùn.
1: Mo kí ara ẹ̀ mọ̀ mọ́ asánjú.
0: Bàbá mi ò mọ̀ jù lọ mo dá ẹ lóhùn.
1: Mo kí bàbá Èkó.
0: O ń gbọ́ yín.
1: Mo sì kí general.
0: Bẹ́ẹ̀ni.
1: Mo kí gbogbo àwọn olólùfẹ́ mi paraku.
0: Pátápátá.
1: Mo kí Sídélé ọ̀.
0: Ẹ ṣeun.
1: Mo kí ìyá ẹgbẹ́ wa ní Kútọ́nù.
0: Ìyá ẹgbẹ́ wo ni?
1: Salem.
0: Ọ̀dà.
1: Kí bàbá wa Alábí Eléjà àtàwọn ìyàwó àtàwọn ọmọ.
0: Bàbá Eléjà wé.
1: Eléjà Alábí.
0: Alábí.
1: Ọlọ́run ojú wa.
0: Àmì o. Tòlá tòlá. Ó dìgbà. Ayọ̀ ni o.
2: Ọjọ́ lọ ọjọ́ ń bọ̀.
3: Fàkìtì ti rọpẹ́.
2: Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ.
0: Bẹ́ẹ̀ ni àfàsìkò yá fi kí bàbá wa ọ̀pẹ Yẹmí Àyìnlá àkí wọn pé wọn kú ara fara kù yá à ń bọ̀ láti ṣe àbẹ̀wò yín ọlọ́run ọba lókè ọba aláwọ̀ àbí kó dẹ̀ lè rí fún ìyá kí ó jẹ́ kí ẹ̀yìn rẹ̀ kó dára kí iwájú tó kọjú sí kó dára gbogbo àwọn ìdílé tó fi sílẹ̀ ọba lókè yóò ṣe àbọ̀ ẹnì kọ̀ọ̀kan yín bàbá wa ọ̀pẹ Yẹmí Àyìnlá àkí gbogbo àwọn ìdílé pé ẹ kú ara fara kù yá. A sì wá fásitì wa fi kí Aláàjì wa jẹ́ Máṣúdì ẹ̀kúnnà wọ́njú tó kọjá o ẹ̀ má bínú à ń bọ̀ à ń bọ̀ à má bínú ẹ̀ gbọ́ Aláàjì Máṣúdì akínyin o.

0: ó yá.
1: Olólùfẹ́ tí wọ́n ń pẹ̀lú tẹ̀ kálẹ̀.
2: Àló.
1: Bàbá wa kálẹ̀ o.
2: Ẹ kálẹ̀.
1: Kí lorúkọ wa o.
2: Àpàdé ló padà wá.
1: Ọ̀dà ń gbọ́ yín bàbá àpàdé.
2: Mo kí gbogbo ìdí ọmọ mi bọ́ ń kí ni ẹ.
1: Ẹ kí wọn.
2: Mo ní mo kí gbogbo ìdí ọmọ mi bọ́ ń kí ni ẹ.
1: À ń gbọ́ yín, à ń gbọ́ yín. Ẹ tẹ̀síwájú.
2: Mo kí ìyàwó ìtura tòlá.
1: Ọ̀dà. Ẹ yá lata.
2: Ẹ lọ ní kọ́ máa mi tọ́jú ọ̀rọ̀ mi o.
1: Àbí.
2: Kọ́ ń kẹta fún dáadáa.
1: A ta òtútù. Pẹ̀lú àwọn ẹja tó da. Ó da ṣe.
2: Mo kí ìdánṣẹ́ mi lọ sókè dàmà.
1: Ó ń gbọ́ yín.
2: Mo kí ìdíyẹ̀ tẹ̀.
1: Adéyẹjú.
2: Mo kí ìyàwó rẹ̀
1: Yábèjì.
2: Àti ọmọ.
1: Ó da. Ẹ ṣeun bàbá wa pàdé màṣẹ náà.
2: Mo kí gbogbo ìlú kù bọ́.
1: Ó dìgbà kọ́ ni.
2: Gbogbo
1: ọmọ
2: kí
1: ọ. Ọ̀dọ̀la. Ẹ ṣeun wa kí gbogbo yín pátápátá kí ẹ pẹ̀lú orí ètò ìnáwó ọjọ́ ti ọlọ́run ọba lókè ọba lọ́wọ́ àbí kí n fi àbò rẹ̀ bọ ẹnì kọ̀ọ̀kan wa títí lọ pé a kí wọn pàdé màṣẹ náà tí wọ́n pè àkíwọn àtipa fìdílíà gbogbo la kí adéyanjú alẹ́ àkíyàn o gbogbo yín la kí àdá nìkan sí. Alẹ́ kòtò ní télọ̀ àkí gbogbo yín kọ̀sùn gbogbo la kí àníwá gbàgbé SP nojúlé sí àmì tìbùtì kí PDG àkí wọn. Bàṣọ Fúrànṣọ gbogbo yín la kí o àdá nìkan sí. Bàbá wa Fájú Joseph àkí gbogbo yín Yemi Ibrahim sílùú Alhaji wa àkíyàn o ànígbàgbé Alhaji gbogbo àwọn ìdílé Yahoo ìdílé Kadi ìdílé Dosunmu ìdílé bàbá Fíjì Dádàrí Akari àkíyàn o ẹni ìkẹyìn tí a láti gbà torí pé àkókò àti ẹni tó ń pè kálẹ̀ o. Àlọ́ ẹ kálẹ̀.
3: Kálẹ̀ o.
1: Ó.
3: Mo kí ara rẹ̀ ni.
1: Kí ni orúkọ wa yá wa?
3: Àjẹgbá Solange.
1: Ah Yolande.
3: Solange.
1: Solange. Ó da.
3: Mo ní kí ni mo kí bá mi àjàgbọ́n.
1: Ó da àwọn ń gbọ́ yín.
3: Mo kí Yosefu Majudi.
1: Ó da.
3: Mo kí gbogbo ọ̀nà bó.
1: Ẹ dá nìkan sí.
3: Bàbá táwọn nìkan.
1: Ẹ ṣeun. Ọ̀dọ̀la ó dáa ní àárẹ̀ mọ́ máa ṣẹ́jú àwọn tí a rà láti kí ni ọjọ́ ti ní ẹ má bínú sí wa ikú pẹ̀lú àrùn lọ́gbàgbé ẹnìkọ̀ọ̀kan bá pàdé wa nínú ayọ̀ àti ìdùnnú. Bàbá wa pápi dígò ti àkíwọn níbi àdá ogun martin ẹkú ìnáwó ọjọ́ tó kọjá ọlọ́run ọba lókè lólóore ǹjẹ́ a ó máa tẹ̀síwájú àná lọ́wọ́ ikú àná lọ́wọ́ àrùn ìbùkún àbò ọlọ́run ọba lókè kan máa bá ẹnìkọ̀ọ̀kan máa gbé o ǹjẹ́ ọ̀dọ̀la.
4: Hey, Shafi Waidu, the brother.